0: ikuku si ike manye ndi onu chekwa aka iha izahachi ngwa ngwa n'ihe iyi egwu. Tupu mpiache akụkọ nke a, mgbanụ ka ịlaghachinụ n'ọkpụrụkpụ okwu ndị a ghọrọ anyị isi akụkọ. Onye ụkọchukwu Katọlik gbara ndị Kraịst ka ha nọmie Jizọs ijiri onyinye Chineke nyere ha mee ihe nke ọma. Ndị ọrụ Nigeria Security and Civil Defense Corps, Edo State Command, ejidela mmadụ atọ na-enyo enyo na ha bụ ndị wayo n'ịntanetị maka aghụghọ naira $70 n'Edo. Nigeria Air Force mere ka ọnụnụ ụgbọelu ya si ike kpalite ogu imegide ndị na-eyi ọha egwu na ndị ohi na Northwest. Nke a bụ nchedebe akụkọ anyị ka ụbọchị taa. Ndalụ nnukwu ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọ n'ụnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹ káàbọ̀ sí ìròyìn lórí wákàtí lórí iléeṣẹ́ Extra Miraculous Rumi. Lákọ̀ọ́kọ́, ẹ jẹ́ ká gbọ́ àwọn àkòrí ìròyìn. Àlùfáà ń rọ àwọn Kìrìsìtẹ́nì láti tẹ̀lé àpẹẹrẹ Jésù kó wọ́n sì lo àwọn ìbọn Ọlọ́run dáadáa. NSCDC mú àwọn mẹ́ta tí wọ́n fura sí pé wọ́n ṣe jìbìtì lórí íńtánẹ́ẹ̀tì ní Edo. NAF mú iṣẹ́ ọkọ̀ òfurufú rẹ̀ pọ̀ sí láti dojú àwọn afurasí ọ̀daràn ní àríwá ìwọ̀ oòrùn. Ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àlùfáà Holy Family Chapel Rumi, Very Reverend Father John Bosco Ezeyi ti rọ àwọn Kìrìsìtẹ́nì láti tẹ̀lé ẹ̀kọ́ àti ìwà Jésù Kristì, kó wọ́n sì lo ti àwọn ẹ̀bùn àti ojúṣe tí Ọlọ́run fi lé wọn lọ́wọ́ dáadáa. Ó sọ pé bí Pétérù, àwọn Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa Kristì, kó wọ́n sì fi ìgbàgbọ́ hàn nínú ìgbésí ayé wọn. Àwọn òṣìṣẹ́ NSCDC ní Edo ti mú àwọn ọ̀dọ́ mẹ́ta tí wọ́n fura sí pé wọ́n ṣe jìbìtì tó $2.7 million sí ọmọ Nàìjíríà kan tó ń gbé ní Ìtàlí. Gẹ́gẹ́ bí NSCDC ṣe sọ, àwọn afurasí náà lo àwòrán obìnrin lórí Facebook tí ọ̀kan nínú wọn sì ṣe bí ẹni tó pé ó jẹ́ oníṣègùn ìbílẹ̀ tó lè mú ọ̀rọ̀ wá fún ẹni náà. Agbógun ọ̀ràn Nàìjíríà NAF ti mú kí ọkọ̀ òfurufú rẹ̀ pọ̀ sí ní ìpínlẹ̀ Sokoto láti ran àwọn ọmọ ogun àti àwọn ẹ̀ka ààbò lọ́wọ́ láti kojú àwọn afẹ́fẹ́ yẹyẹ, àwọn ajínigbé àti àwọn ẹgbẹ́ olè ní àríwá ìwọ̀ oòrùn. NAF sọ pé ìgbésẹ̀ náà yóò jẹ́ kí wọ́n lè ṣe àbójútó láti òfurufú dáadáa, kó wọ́n sì máa tẹ̀lé àwọn afurasí ọ̀daràn lójú pẹ̀lú ìmúrasílẹ̀ tó lágbára. Lákòótán, ẹ ra gbọ́ àkòrí ìròyìn lẹ́ẹ̀kan sí. Àlùfáà ń rọ àwọn Kìrìsìtẹ́nì láti tẹ̀lé àpẹẹrẹ Jésù, kí wọ́n sì lo àwọn ìbọn Ọlọ́run dáadáa. NSCDC mú àwọn mẹ́ta tí wọ́n fura sí pé wọ́n ṣe jìbìtì lórí íńtánẹ́ẹ̀tì ní Edo. NAF mú iṣẹ́ ọkọ̀ òfurufú rẹ̀ pọ̀ sí láti kojú àwọn afurasí ọ̀daràn ní àríwá ìwọ̀ oòrùn. Èyí ni ìròyìn lórí wákàtí yìí.